ọlọ́run mi ṣùgbọ́n mo rí iṣẹ́ rẹ nínú ayé mi. Èmi ò màmá rí orí o, ẹlẹ́dàá mi ṣùgbọ́n mo rí àánú rẹ.

0: ayọ̀. Mọ̀rọ̀ kè mọ̀ délé, àdúrà mi gbà ó. Ó ti dùn mọ́ faramọ́, àjíǹde ayọ̀. Wọ́n ti gbọ́nà tó,
1: àgbọ́nà tó,
0: àgbọ́nà tó. I'm gonna call it over, okay. Life is beautiful, it's okay. Jesus, don't call it. Ayọ̀ mi dé, ayọ̀ mi dé.

0: Dio con me. Oggi ti amo.
1: Yes.
0: Oggi ti amo. The spirit of adoption is upon my soul. Oggi ti amo. Oggi ti amo. E mi ti amo.
2: Pẹ̀lú lè bá bàbá máa ṣùgbọ́n ìbí olè ṣẹlẹ̀ sọ́mọ bàbá nítorí bàbá wà lẹ́yìn ọmọ bàbá.
0: Ó ti di ọmọ ìyá ẹ̀.
2: Àyàmì ṣáà. Àyàmì ṣáà. Àyàmì ṣáà. Àyàmì ṣáà. Àyàmì ṣáà. Àyàmì ṣáà. Àyàmì ṣáà. Àyàmì ṣáà. Àyàmì ṣáà.

0: lẹ́lẹ́.
1: Tẹ̀mí wáyé bò.
0: Tami ìjì akẹ́rẹ́. Ṣẹ̀yìn lọ́dẹ mọ́nì rẹ̀ gbẹ́dẹ́.
1: Ó ti ní sẹ́sẹ́ méjì ìṣẹ̀bẹ̀lẹ́.
0: Olólólólólò. Olólólólò.
2: Niger FM 102.7, the headquarter of Niger music.